àti agbára kìkì mọ́lẹ̀ kìkì ògo ẹnìkan níta gan ló ń dùn yìí program wo la wà nú ẹ̀ this is pastor Dekunle Epaphras wòlíì yín ni ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank tèmídìrí market gbági tuntun ní ìlú ìbàdàn tó jẹ pé lónìí gbogbo sona church is going to be mighty because ìpàdé tí ènìyàn gbọdọ̀ fi ṣe awẹ́wà ni so gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáláyé ẹ wá dìde ńlẹ̀ ẹ jájọ kí hallelujah ńlá márùn ògo mẹ́rin kí gbogbo ọ̀jẹ́ mẹ́sàn ayé asan orúkọ tó ń jẹ́ yẹn asan ayé agbè ọ́ lórúkọ tí bàbá tó máa ti tẹ̀mí mímọ́ ẹ̀yin wo lẹ́gbọ̀ọ́ràn láàárọ̀ yìí ìgbà tẹ́ bá fẹ́ ké ẹ mọ̀ fò sókè ni tó bá lè mọ̀ọ́mọ̀ jump ìgbà tí ó bá fi di aago méjìlá ọ̀sán ọ̀la ìfò kò tó di aago méjìlá alẹ́ yìí nǹkan tó jọ ṣẹlẹ̀ màá wà lórí facebook ní agbára ọlọ́run gbogbo sona church ẹ̀ ń lọ o a lọ alágbára ọlọ́run sunday service ti ń bọ̀ yìí ìsìn only communion méjì méjì ni àní ó sì fa kíkì àní gbogbo ibi tá a bá wà náà láti mọ mọ̀ọ́mọ̀ pé only communion ẹ jẹ́ ǹdí yẹn mọ́ ẹ jẹ́ àjọ fò somebody stand up and shout five hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹjọ ògo mẹrin ni ẹjá fi tì ògo ògo ògo ògo fún mẹsàáyà

àṣẹ lónìí mo yí padà ìjì òjọra wọn yọ bẹ̀rẹ̀ sí jọra wọn ẹnìkan ní kí lọ ṣẹlẹ̀ wá gbẹ̀ tó forí ko èpè tí Joshua ṣẹ́ ó ti wà látètè kọ́ ṣe bíbélì ni ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láì ẹ já lọ sínú ìwé first king first king chapter 16 ẹgbọ́n tí bíbélì sọ ní verse 34 mo ń sí ojú ẹ̀ sínú bíbélì I am opening your eyes to the fundamental and to the categorical words look at what he says ẹ já ohun tó sọ ó ní ní ọjọ́ náà ni early ara bẹ́tẹ́lì ó ń dìde ó lòun láyà ó ṣàyà gbangba ó ti gbàgbé ègún bóyá wọn ò sì sọ̀tàn fún ó kọ́ jericho ó sì fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ ní abiramu àkọ́bí rẹ̀ lọ lọ sí ó sì gbé àwọn ẹnu ilẹ̀kùn bóde rẹ̀ ní ṣerú ṣégúbù àbígbẹ̀yìn rẹ̀ náà lọ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tí ó ti ipa joshua ọmọ nuni sọ can you imagine ǹjọ́ jẹ́ mọ̀ pé ignorance is not an excuse paul mọ nǹkan kan ò ní mọ̀ kò túmọ̀ sí pé ò ní jìyà tó mọ̀ àwọn kan ìyà tí wọ́n ń jẹ́ lẹ̀ ní sí àwọn kan wọ́n ṣe àwọn kan wọ́n ẹ̀ṣẹ́ wọn kan wọ́n ń béèrè in tó ti wà nù ran wọn ni ẹ̀ḿbà ti kọjá bí bíbélì ni ẹ̀ḿbà já ọgbà àjàrà tútù ejò amú bí iná ó bù san wọ́n ò ń túra rẹ̀ lẹ̀ báyìí ìwọ́ lè túrẹ tí ìran tí ń bọ̀ náà bá túra wọn wọ́n sì tún bẹ nínú abẹ́ ìdè náà ó yá náwó ẹ̀ sókè bí ìgbà wọn ni ọ̀káwó òkè wà ké bàbá mi ègún tí mo jogún lára bàbá àti ìyá mi ogun tí mo jogún lára bàbá mi ogun tí mo jogún lára ìyá mi ó gbé rẹ sókè ọ̀wà ju rẹ̀ lẹ̀ jábọ́ọ̀lẹ̀ lára mi lórúkọ jésù olùfẹ́ james harrison kankan ní 1919 ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ó dorin mi ò ní sọ yẹn ní ìsìn ní 1919 ìránṣẹ́ ọlọ́run kan ń bẹ tí wọ́n ń pè ní Nostradamus òun lọ́kọ̀ nǹkan kan Nostradamus he wrote this in the year 1551 ó ní there will be a 2 years that is 2020 from which we arise a coin corona nínú ìwé ni o láti lọ gbé ìtẹ̀bọ́dé ó ní there will be a 2 years ọdún kan bẹ tí ó di oníbejì 2020 there will be arise ọkọ ìtẹ̀ ọkọ ní 1551 ní 1551 ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ẹ̀mí olúwa wá sọ fún pé nígbà tó bá di 2020 àwọn èèyàn ti kú egun ò lè sínú sàárè gan mọ́ ó ní there will be arise there will arise a 2 years and there will be pè ní corona who will come from the east china and who will spread a plague virus in the darkness of light ó ní àìsàn yóò dìde lóru gẹjọ yóò sì mọ káàkì ó ní on a country with 7 hills yóò lọ sí àwọn orí àwọn ìlú olókè méje in bracket ó wá bracket ẹbẹ italy ó ní and we transform the twinkling of men into dust ó ní yóò sì mọ pa àwọn èèyàn lára dà sí yéèpẹ ìyẹn ni pé wọn a mọ kú to destroy and to ruin the world

0: ṣẹlẹ̀ pé ìgbà tí ètò kú ní bí ọdún mẹ́rin ní ìsìn tí n bá ti wá sùn ẹnìkan ó jáde lára àgànná yóò sọ pé Taiwo òdìdè ó ti yá mo níbo là ń lọ ó ló yẹ kí n lọ bá àwọn ẹ̀gbọ́n mi mo ní èmi ò ṣe fẹ́ ọkú.
1: Wọ́n mọ́ bọ̀ yóò ní kí wọ́n máa bọ̀ bọ́ yá jẹ́ á máa lọ ibi tó yẹ káwọn yòókù náà wà.

0: mọ láwọn ti gbogbo owó sóògùn tán ìlú wo lẹ ti wá ìmọ̀lẹ́.
1: Ọ̀yọ́ nǹkan náà mo lọ ṣe ń bẹ̀.